0: àwọn èròpọ̀ rí bíbá lójú òpó tán fẹ́ pè wọlé. Ó dàbí létí pẹ̀lú àánú olódùmarè àárín nẹ́tíwọ́ọ̀kì kò ṣe dáadáa yóò wọlé. Èèyàn kan ti wà lójú òpó tipẹ́tipẹ́. Ẹ láǹfààní láti pè wọlé. Ọmọbìnrin yẹn bèrè pé níwọ̀n ìgbà tí ò sówó mọ́ òun fẹ́ kúrò nílé arákùnrin yìí tóun bá sì kúrò òun ó ya wèrè ni o. Ó wá ń bèrè pé kí ni kóun ó ṣe o bẹ́ẹ̀ gbà òun o. Ẹ̀yin ìyá mi nínú ọgbọ́n ẹ̀yin bá mi nínú ọ̀mọ̀ràn. Ẹ dákun bá ń fún arábìnrin ní àmọ̀ràn. Hello.
1: Hello, ẹ káàsán.
0: Ẹ máa káàsán.
1: Àwọn mẹ́ta ẹ pẹ̀lú ṣáàgó jẹ́nọ́tà.
0: Àwa mà nìyẹn o.
1: Ọmọbìnrin yẹn àgbélébùú ẹ̀ nìyẹn.
0: Àgbélébùú ẹ̀ ni.
1: Àgbélébùú ẹ̀ ni yóò gbà fọlọ́ ọba ni.
0: Kó gbà fọlọ́ ọba kò gbọdọ̀ kúrò mbẹ́.
1: Bẹ́ẹ̀ni, torí ìṣètàkọ́jẹ́ náwó náà kò sẹ́ni kó mọ̀. Yóò gbà fọlọ́ ọba ni. Ẹ ṣeun, ó dàbọ̀.
0: Ẹ ṣe mo dúpẹ́ ẹ sọ́rúkọ yín o. Ore bẹ̀tẹ̀.

0: Bá mi.
1: Ọkùnrin yẹn kó má parẹ́ o, ó gbàgbé, ó gbàgbọ́ wípé tó bá parẹ́ ó máa jẹ̀bi láyé, á tún jẹ̀bi lọ́run o.
0: Òdodo ọ̀rọ̀, mo agree.
1: So,
0: kí ni kó ṣe?
1: Ó níwọ̀n ìgbà tó ti lè ká ìyàwó yẹn. Ìbẹ́sì tó yẹ kóra ṣe ni pé kó ra pátì sáyà rẹ̀.
0: Kó pátì.
1: Kó dẹ̀ ra wá bí aṣọ bíi mélòó, kó ra jáde ńlé.
0: Kó fi lélẹ̀ fún.
1: Wà lọ wá bì kan. Kó lọ dádúró, kó dẹ̀ fẹ́ jọ́ ẹ̀ kó fi sún àwọn òbí ẹ̀. Kò jù bá yẹn lọ o. Kó má parẹ́ o.
0: Kó má parẹ́. Kó fi lélẹ̀ fún. Ẹ ṣe mo dúpẹ́ o.
1: Tó bá kú kó máa jẹ̀bi o.
0: Arákùnrin yìí gbọ́ nǹkan tẹ̀ sí. A tún jẹ̀bi lọ́run tó bá try ẹ̀. Ẹ ṣe gidi gan ni. Mo dúpẹ́. Ẹ ṣe.

0: nígbà tí sáyé jesupa bá ń kọrin yẹn lọ́wọ́ ẹ jẹ́ kí n máa múra àti lọlé bàbá tó bí mi lọ́mọ o. ọpẹ́ pàtàkì lọ́wọ́ ọ̀gá wa olórí oko bambam the md ceo of bass media bàbá wa ọ̀túnba dr ṣẹ́gun ọ̀dẹ́gbàmí mohan ẹ ṣe àdúpẹ́ fún àtìlẹyìn tẹ́ ń fún ètò wa yìí ẹ̀yin lá máa rí ẹ̀yin lá máa bá nǹkan kò ní ṣe yín fún wa kò dẹ̀ dí ṣe àwa náà fún yín iléeṣẹ́ wa òní jóná gbólódùmarè ọba mi ọba yẹn thank you very much sir. Daddy mi my lovely daddy apostle pastor engineer Tony Ojesina my daddy ẹ ṣe ẹ̀kọ́ àtìlẹyìn tẹ́ ń fún wa níléeṣẹ́ wa bí ẹ ṣe àdúpẹ́ ọ̀ fún ma commissioner for state environment Ogun state thank you very much sir. Head of station Eagle 7 Sport Radio 103.7 FM my lovely brother my 5 and 6 my twin brother Maxwell Mwachiku thank you for supporting me ọ̀rẹ́ mi àbúrò mi alátìlẹyìn mi lẹ́gẹ́lẹ́gẹ́ can destroy Ọlámilékan Arawọlé thank you Ọlánsílé thank you very much ilé ti yẹ́ ẹ̀jẹ̀ máa gbalẹ̀ bàbá tó bí mi lọ́mọ lọ. Ibẹ́ iná lẹ́sọ bẹ́ẹ̀ ẹni wo nílé odídẹ rẹ ìbàdàn nílé àwòdì ìbàrìbá nílé àti òrò gbogbo ayé lónìí gun o ẹ jẹ́ kẹfún fúlẹ̀lẹ̀ kó máa gbé àti òrò lọ ibi gbogbo báyìí náà nílé ẹyẹ níjọba ìjọba máa tún pàdé lórí ètò àtàpè ní báyìí ṣe gbà pẹ̀lú ọmọ yín dókítà abiodun ọmọ mu ibi ọmọ oníbi yọ ọmọ ọ̀dọ̀bálẹ̀ wò tẹ́wútẹ́wù tàbí tẹ́wútẹ́wù àti tẹ́wù àti tẹ́wù gbogbo ẹ̀síkọ́tò tẹ́wútẹ́wù èmi lọ́mọ fọ́ pẹ́tẹ́ o èmi lọ́mọ fọ́ wọ̀rù èmi lọ́mọ ẹlẹ́bìtì ọmọ sàpàkọjá ẹ wo a ti pàdé jọmẹjọ lágbẹ́ lódùmarè ọba mi ọba ìyanu nàìjíríà ò ní dàrú nǹkan kan ò ní ṣe yín wọn ò ní jí yín lọ́mọ gbé wọn ò ní jí yín gbé wọn ò ní gbàyà náà gbé lágbẹ́ lódùmarè ọba mi ọba ìyanu ẹ̀jẹ̀ jésù ó cover gbogbo wa till next week I want to say I love you bye.
1: Ewe so bawa. This is classical singer Abiodun Koya on Eagle 7 Sports Radio 103.7 FM. It's my favorite station. Make sure you always, always tune in to this station. Bye.